0: rìnrìn àjò ayé wọn sí òfo.
1: Ẹ kígbe ní bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo dúpẹ́ fún ìkan òjọ̀kan àánú. Mo dúpẹ́ fún ìkan òjọ̀kan oore. Mo dúpẹ́ nínú àwọn tí ò ní parí ìrìn àjò ayé wọn sí òfo. Mo dúpẹ́ pọ́ kà mí mọ́. O ṣé o, Jésù ọmọ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún oore ńlá tó o ṣe fún mi. O ṣe gan. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, kí ẹ̀mí mímọ́ kọ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Ẹ gbọ́ ẹ̀yin olùfẹ́. Níbi tẹ́ dọ̀bálẹ̀ sí, níbi tẹ́ kúnlẹ̀ sí, mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan. Wá kígbe bàbá, mo jẹ́ ń wálé lófo lónìí o, ṣe weekend fẹ́mi náà. Ẹ̀mí àwọn wòlíì, mo jẹ́ ń wálé lófo lónìí, jọ̀ọ́ fi agbára ńlá ṣe weekend fún mi. Nínú ipa àtagbára ńlá rẹ̀ in the name of Jesus Christ. So gbogbo lé, bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀, wá yíká ọ̀tún kó yíká òsì. Jésù Olúwa wa. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ Ọlọ́run kó dìde ńlẹ̀ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ̀yin olùfẹ́ Sunday ọ̀kẹ́jẹgbẹ́ ọjọ́ Sunday láparí Holy Communion service kò kọ́ mọ̀. Gbogbo èèyàn ẹ dìde níbi tí ẹ bá wà. Na owó ẹ méjèèjì sókè. Wà á ké pé bàbá àlùjẹ̀nú òfo lára mi, ẹ̀mí òfo lára mi. Bọ́ọ̀rọ̀ Olúwa, iná tí ọ jáde, ọ̀dẹ́kúnlé Epafra ò ní pòfo láyé. Lórúkọ Jésù, Epafra ọmọ títí láyọ̀ ò ní pòfo. Gbogbo ọmọ tó jáde lára mi wọn ò ní mòfo láyé. Ìní mọ òfo, in the name of Jesus. Ẹ̀sà, ṣe rí tí wọ́n pè ní òfo, onímọ̀ ránṣẹ́ sí òfo. Bí òfo bá ṣèyàn, in tí òfò mọ sán náà o ni pé in mọ wọ́nà bẹ́yìn ó ṣe parí ẹ̀ sófò ni. Ẹ̀rí tó ṣẹlẹ̀ sí Naomi ọmọ méjì àtọkọ àwọn ni àdánù ó pò fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn òfò rẹ̀ jà òfò ẹ̀ ṣe wọ́n so ó lè bá parí ẹ̀ sófò náà ni. Ẹ gbàdúà àdúà méjì ní tó bá ti ní ẹ̀yìn òfò jáde lára mi kí n tó ń sọ ni pé àtòfò ọmọ ìyá ni wọ́n. Ẹ ké ìwú ẹ̀mí òfo bọ́ọ̀rọ̀ Olúwa lórúkọ ọba Bátọ́mọ àti tẹ̀mí mímọ́ fi ayé mi lẹ̀ ọ̀dẹ́kùnrin ò ní mòfo in the name of Jesus. Jésù Olúwa wa, are you praying? Màá ní ẹ lọ sábà jíjọ́ gbọ́n jókòó. Ẹjẹ́ àṣẹ báyìí. Ẹjẹ́ ń kọ́kọ́ gbé ọ̀rọ̀ táwọn bàbá ẹ̀ sọ. Ẹjẹ́ ń gba testimony bíi méjì sí mẹ́ta. Olùfẹ́ òní lọ́jọ́ Friday. Bíbélì ni olódodo ń gbàdúrà lẹ̀ ṣáájú ọjọ́ ibi. And Sunday tí ń bọ̀ iná lórí communion gbogbo ṣe ń jẹ ti Ọlọ́run. Engineer, ẹ jẹ́ àṣìdí báyìí. Ká mú àwọn ọ̀rọ̀ bíi méjì sí mẹ́ta ká gba lọ́dọ̀ àwọn méjì sí mẹ́ta ní testimony. Kí n tó wá wọnú ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lánàá ní ràbájì gan.
2: Orúkọ tèmi ni Dúródọ́lá Ayọ̀dèjì. Mo wá láti Ondo ní oko ìlú wa.
3: Ondo lẹ ti wá bí.
2: Ore t'Olorun ṣe fun mi 2023 ni mo join the Comfort Life Mission. Mo si dupe lowo Olorun gbese ati ekun lo le mi debi
3: gbese ati ekun nawo e bayi l'Oluwa wi ofa gbese bo ba mu Holy Communion yo pare mi. Sit down. Mo dide.
2: Gbèsè yìí wọ́n kó gbogbo irinṣẹ́ mi pátápátá. Àwọn tí mo jẹ lówó wọn kò lọ. Ológun mi sá lọ sínú igbó yẹn. Kò sí service, kò sí anything níbẹ̀. Kì í ṣe pé bóyá wọ́n lè pè mí.
3: Okay, yín gan sá lọ nù bẹ̀ ni kí wọ́n mọ̀ bá rí yín.
2: Bẹ́ẹ̀ni o.
3: Èló ń gbèsè ó ń gan.
2: Dádì ò ń lọ sí 1 million.
3: We say 1 million lẹ́jọ́. Ẹ bá kúkú wọgbó lọ, ajíwọgbó.
2: Ṣùgbọ́n gbà tí mo gbọ́ ìpè yìí, Ọlọ́run tún ayé mi ṣe. Ọlọ́run yí ìgbà mi padà. Lóòótọ́ orí rédíò mo ti gbọ́. Àwọn mọ́mà náà sọ̀rọ̀ ọgbà yẹn nìkan give testimony wípé òun dibọ́ns. Pé mọ́mà ló ní kó òun sọ pé òun fẹ́ dibọ́ns. Mo bá ta sí. Mo bá kì í síbẹ̀
3: yẹn. Èyí náà kì í sí.
2: Jẹ́ ẹ̀sà. Ìjọ kejì mo gbówó bọ́ǹsì mi. Mo bá gbé
3: bọ́ǹsì lẹ́yìn náà ṣe. Òun ló fi jẹ́ pé gbogbo ìgbà tó bá ń gbọ́ testimony máa ń la tí ẹ̀ dáadáa. ma je nikan ko distract ye ninu testimony ti e na wa won la won po teni yen lo won se bonds awon na ba pinu pe ninu ko bi mo wa je mi lo pe gba bonds yes
2: bi mo se ta bonds yen ba ti ji la ro ma lo bi pepe ma lo lorun odekunle ba fra ba se po to nilu yi temi ni ko je number 1 bi mo se bere niyan mo bere lori rubber marun a fi gba to ya ti mo npe bag
3: bag e apo flower
2: ben sa mo de ni to npo mo se to san 124 mo se lodun mo sa bere ise iyanu yen sa bere were mo wa so mo ni wo olorun mo fe ra machine mi pada kin le ma pe looto olorun gbo adura mi bi mo se tuta pa mara ni
3: iwu machine wo
2: machine ta fi raso mo lo price die mo wa ni mo fe lo ro alokujo ki sha ma raso ti temi ni emi yen bi mo se so olujo yen mo ba ri baba ba de baba ni se bo so wi pe Newton ni ka ma se mo ba ni mo ni ko ti sowo lowo mi sugbon mo dupe lowo olorun igba ti mo debi ti mo ti fe ra machine won ni 150 mo ba ko ni won ba po iwo mo emi to wa lowo mi mo ko 150 yen mo ko sile wa da bi ana loju mi wi
3: pe dara
2: se mi ni mo ri 150 fi san owo machine tutun mo wa den to pe machine tutun wale ni osoosu kankan mo wa tu so fo lorun mo ni to ba ti je pe looto ni mo wa si 77 yi mo fe ma ri ami kankan ninu osu yen ki ma fi toka si wi pe nkan bayi lo sele nu aye mi bi mo se bere niyan o mo ba dele ni 77 September nipa birthday baba enikan pe mi o ni iwo omo e mo like e o ma nsise o de wa hard work dada o ni wo o ni bo se de lati church yen mo fe fun e lowo kan mo lowo ni mo ba fun mi ni 200,000 ni ki ngba ki lo fi rin ma taja mo wa wo mo ni boss ti nse aye titi e sile baba ti so fun wa wi pe ka ma fi kan mu kan bi mo se mu 200,000 yen mo wa si church ni jo Sunday Saturday mo gbe ra mo kokko ti lo fi raja mo wa si church Sunday bi mo se de mo raja yen mo ra awon materials
3: de lo ni material
2: sa wo wo pupo around ibe yen mo ri wi pe ko si ru kan be yen tan le to ya mo se lo ra ni baba iye ni pe mo ni shop mi ni shop o waju ta ni mo tin dara gbogbo yi o ngba ti mo bere si se mo wa bere si tu ko wo yen jo mo lo da owo eniyan pada mo
3: e da 200 pada
2: eni sa
3: e wo ja nle
2: wo ja mi mo ni wo olorun o se ngba ti baba tun ke o ni ka tu fi kan mo kan a tu fi kan mo kan mo tu wo kini mo fe tu se so ninu gbo to wa tu ni o ya mo tu fe bata
3: bonds nko
2: bonds n lo titi e
3: te lo ni material
2: gbogbo e lo
3: o n lo ti e to mo bata mo o ti sun
2: bi mo se nse gbogbo se yen ibi ta awon omo mi gan ti awon merin ni mo ni amere ni de wa ni aya situation bi mo se npe mi be mo rowo yo ti mo nawo si won mo ri I need to lo eleyi ngba to ya oko to fi mi sile ngba ti gbese de to jaju patapata ti o ti eri temi ro o wa so fa awon omo yen o so fun won wi pe se ya e lo se so ninu gbo to wa yen ni tori ko se awon mami go mo bi ti mo wa bi mo se nso yi ko se anybody to
3: se inu gbo le se tun wa
2: mo si wa ba
3: ti o address
2: 16,000 mo ma nwo mo to wa ni every week ti mo ma
3: se sunday le nwa
2: sunday mo ma nwa
3: 16,000 le bi woko awon wo ni ori iyanu awon ti oro aye won kala
2: nkan ti mo se
3: 16,000
2: awon ebi oko lenu
3: 1,000 le woko latoje debi
2: gbese yen ti le wonu
3: oko ti e to be
2: oko gan wa
3: bere omo ki gbe yin ri na ni
2: o pe gbogbo awon family
3: bo lo se fe ku ni level bi to wa emi mo wa so e fi nkan mo nkan mo ti fe ke ku emi omo bi nse tun wa mo gbadun yin mama
2: mo tun gbadura ngba to mo mi wa nu oyun first born mi yen bi to ti fe o fe lo south ibe lo ti salaye fun mo mi ohun ti loyun o mo lemi o lowo si pe ko seyun o wa bi mo ba iya lenu to ya mi lenu ngba ti omo yen bi mo daddy nkan ti mo se o wa ya gbogbo awon ebi oko lenu tori won ti wo mi pin won ti so pe ko si reti gbese yen ti le wonu oko lo ko si ka oko gan wa bere si soro buruku nkan ti o so si mi ri o pe gbogbo awon family mi o bere si soro buruku si won awon yen na ma sunku pe sister won o se ru eleyi ri nkan teni so ko se ti ko wa ti oro aye mi.

0: wọn ti tèmi kọ mọ fẹ ní pàdé mi o baba mi ọlọrun ọdẹ kúlé ìyàwó baba mi bẹ ṣe ń fẹ ní pàdé dádì káwọn kọstọmọ tèmi náà kọ mọ fẹ ní pàdé mi kọ wá bá mi rajà mo fẹ lọ sí.
1: ẹ̀rín lágbára mọ́ rí pàdé odò.
0: mo ń lọ sí programu sunday o adé ìyá mi lẹ́nu mi tẹ ni mo bí mà ṣe rí owó 16,000 tí mà ti sọ pé mà tún jẹun ní bí mà ṣe gbogbo ẹ ọlọ́run dẹ̀ máa bá mi ṣe nírọ̀rùn ọmọ mi lóyún òbí mà láyọ̀ àtàlàáfíà wọn ò fọgbẹ́ bẹ̀bí ẹ̀ ọlọ́run tún jẹ́ ìrọ́wọ́ yọ láàrin ọmọ yẹn tó tún yà bàbá ẹ̀ lẹ́nu wípé bó ló ti ṣe ṣe
2: ọpọ
1: ẹyin ni èwo tún lè ẹ tún mọ owó building wa ẹ fún mi
0: five
1: ẹ̀yin yọ 50,000 mama nínú ọjà yìí ọjà sì mẹ́lẹ̀ bọ́ǹsì àwọn bọ́ǹsì wa.
0: mo tiẹ̀ ní bí báàgì mẹ́ta sílẹ̀ báyìí jọ yàtọ̀ sáwọn ọjà.
1: bí ìrùndé lọ́rin màjí.
0: owó à ń bẹ̀
1: bàtà
0: àkùnbá ẹ̀ bí mo bá ṣe ń lọ torí ẹ̀ ní
2: máa ṣe ìdúró lẹ́yìn tí màá lọ. sunday ọkẹjẹgbẹ
1: ẹ tún lọ rajà
2: sa oní communion ní wẹ́ẹ̀mà àti gbogbo sọ́ọ̀tì àti
0: bẹ́ẹ̀ ni o dájú ebi ò pa mí o kódà ga àwọn tí mo tún fi mọ ọ̀nà yín gbogbo wọn náà omi 7-7 náà ń dùn.
1: inú owó lẹ́yìn tí mo
0: wò. bẹ́ẹ̀ ni o inú owó mo ti mu òkòrò mi lára dájú.
1: máa tọrọ báràkì
2: sunday
1: lè gbọ́ máa tọrọ kí ẹ fún mi five ọmọ ìjọ mi dada serious and wise
2: engineer
3: member ẹ mọ ni
2: o
1: mama iwa wo ọra mọtò wa bi tọ ọmọ gbé wa mo ti rí mọtò tẹ́ra ẹ ti máa wọn káfíńtà
3: ń báyìí lẹ́mọ̀ fi kó
1: flower. Ma lọkọ sọ pé
3: wọn ní ọjọ́ pátá mi
1: lọ wọn kọ yín lẹ wọn tọ
3: owó lọ.
2: ẹyin olùfẹ sunday ọkẹjẹgbẹ ọyẹ ká gba ó ní communion ní wema àti ní gbogbo zona church àní àǹfààní láti ṣe fún ìdí kan tó ṣe pàtàkì bọ ní agbára ọlọrun òsín tí ọyẹ ní ọjọ sunday ti bọ
3: yìí
2: lágbára ẹni tó láyé àtọwò ní ọjọ sunday lẹyìn òsín tó lè yẹ
3: ó lè
2: sọ ó lè jẹ mẹta ẹ tún fún ti mọ pe wo ni yan compensate
3: mi
2: sa gbogbo se nje ti olo
3: engineer oruko mi ni emeka ogo ni july tawa si ateko july tawa si 77 eni agbo program yen pe o ma kan ni london ma loko so pe ohun je 10 million o ma kan wa ni ohun wa kito it wa ni 5 million emi wa kito 5 million ohun ọlọ́run wa fún mi 5 million
1: ó ń fẹ́ yín náà 5 million
3: mo dẹ̀ san 30 adé wa church ẹni kí ajáde fún building tí
1: wọ́n ṣe lẹ́yìn mi
3: so pe 50,000 pẹ̀lẹ́ jáde kí tó kúrò nínú premises ti
1: camp
3: wọ́n pè mí ó ní kọ̀kọ́ta ṣe tẹ̀lé ẹni náà sọ pé à 50,000 kọ́ mi o 50,000 mo fẹ́ di owó tí mo fẹ́ dáyẹn again.
1: Tó ti rí padà.
3: Ẹ wá ti ṣe pé ẹ sọ pé sọ̀rọ̀ pé àwọn tó kọ àwọn ilé kan pé Ọlọ́run máa surprise wọn. Before I got home, ẹ wá sí church ní Eku Thursday. Church náà mo wà by close to there. Ẹ kàn ṣe prayer. Ẹ ṣe prayer tán. Ọlọ́run tó fún mi ní under 7 million naira. So and I really appreciate God. Ilé méjèèjì owó tí mo fi kọ́ ó ti parí.
1: Dìde wẹ́pọ̀ wá sí báyìí. Mọ̀bọ̀ àjọ ń gbàdúrà ni mo wọnú jìbújìbú àṣẹ lọ mi mọ bí àmì yóò ṣe dún tó nínú họ́ọ̀lù àti nínú ilé àtẹ̀yìn tẹ̀ ń wò mí owó tẹ̀ nátán lẹ́ẹ̀kan náà owó tẹ̀ parí ilé rẹ tó fi sọdún bẹ́ owó tó fi tírápù mi ọmọ yẹ èyí tẹ̀ lè ṣe àmì ó yẹ gbà. Àwọn mẹ́ta ẹ kígbe mọ́ àwọn mẹ́ta pé èmi ló kàn ẹ ṣáájú wọn jókòó. Olúwa ní ẹ̀yìn kan bí ẹ mọ̀ ná bílíọ̀n yẹn ti ná 1,000. Ọwọ́ lẹ́yìn kan bí ẹ mọ̀ ná mílíọ̀n yẹn ti ná 100. Bọ́ bá ṣe wọlé náà kàn fòókè wọ́n ní yes! Bàbá owó yóò mọ̀ jáde ni. Gbogbo tó tó kù ẹ rí ṣe ẹni ọmọ gbogbo ọjọ́ ayé yín gbádùn next.
3: Orúkọ mi ni Olúwatosin Adéyẹkan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi ọdọ́kẹ́lẹ́ bàbá
0: ọjọ́.
3: Mo dúpẹ́ fún tọ́lọ́run ṣe nínú ìgbésí ayé mi iṣẹ́ mi.